mẹ́yẹ yìí kábì kábì kábì ẹ̀yẹ sẹ́wùrẹ́dì ẹ̀wùrẹ́dì nyàmí ọyẹ mẹ́ ẹni dá fúwé ọni mi kọ́ ọ́nà ẹ̀bẹ̀ yá mẹ́yẹ yìí ọ̀hìẹ́ ni mo fẹ́ sẹ́rẹ̀ mi ni mo sẹ́ ẹ̀tọ́ dà ẹ̀wí àṣì àmàní ẹ̀yìn ẹ̀tọ́ dà náà dọ́ọ̀sù mi nìyà. Nasu awurade je won nyame bia wo beti su kunim eti je won nam mun ko akuma tu yam wonawo twi wasi wonawo twi na radi danu wonona.